nínú omi kẹ́ńkẹ́lé àlejò ni nínú àgọ́ rẹ̀ ọkọ ẹ̀mí tí ń wá bọ́ọ̀lù pọ̀ àlejò ni kì í ṣe bọ́ọ̀lù ṣe dá ọ nìyẹn wá kẹ́ ẹ̀yẹ́ àlejò náà tẹ̀m̀bẹ́ mi onílé dúlé ẹgbọ́n olúwa lórúkọ jésù ẹ jábọ́ lẹ̀ ẹ jábọ́ ẹ jáde lára mi lórúkọ jésù so ń gbàdúrà sínú omi yẹn are you praying make sure you are interceding ẹ̀yẹ́ ìyàtọ̀ síta náà wà á mì níbi tó ọba dúró sí ẹ̀yìn àlejò tẹ́ ẹ̀ jáyé mi ó sinmi ẹ̀yìn àlejò tẹ́ ẹ̀ mú mi ṣiṣẹ́ bí erin tí mo fi ń jẹ ìjẹ́ ẹ̀lí ẹ̀yìn àlejò tó ń kówó mọ́ mi lọ́wọ́.

bí mo ṣe ní orúkọ Jésù, orúkọ Jésù, lójú ẹsẹ̀ ajá tó ń bẹ nínú ẹ̀ gbọ́ gbọ́ gbọ́ gbọ́. Mo ní Jésù Olúwa wa ẹ lajú mọ̀mọ́. Mo ní certificate tẹ lẹ́nìdà. Ó gbé certificate ẹ̀ jáde. Ó ní grade 2 ni mo ti bẹ̀rẹ̀. Lẹ́yìn ìgbà mo parí grade 2 mo lọ ṣẹ́ǹsì, mo lọ ṣe degree, mo ṣe master mi. Ó ní